0: Ya ìfẹ̀wẹ́ yóò tó dínú gbogbo ìlànà. Ìyẹ̀gbà ọ̀rá jẹ́ mi tan wẹ̀.
1: 102.7 Naija FM 102.7 The headquarter of Naija music.